aki gbogbo eyin eyan wa nile loko lodo lona wi pe eku iyale ta ti toni tin se ojo jimo ati ki gbogbo muslimi e alahu ka bata wi pe eku odun eku yedun odun ileya a se pupo re laye laye rere agogo mokanla ti lu ti o koja iseju merin lodo ti wa nibi akoko ile ni anfani lati gbo akojopo awon iroyin tinu ose ti o n pari lo yi siwaju e ba farabale lati gbo awon ikore iroyin na lọjọ teni e ma gbọ nipa pe are tutun gori alefa lorile ede wa Benin nibi wada yi gba oye igba akoko iwe eto ibura ti wada yi se fun oye re kini ero awon eniyan si eto na ti o waye awon orile ede IAS kopa ninu eto oye na kini sede ao onu iso ni si eto oye na ti o waye bakan na ni etun ma gbo nipa apapo awon bishop ni orile ede wa Benin ti won fi edun okan won han si oye ti are orile ede wa na ti o gba atun ma je ke gbo nipa pe won se odun ileya ti a mo si tabaski ni ikeyin ko oro sunko ni o gbalegbode ni orile ede Senegal a ma fi gbogbo won yi fi to yin leti like aki gbogbo apatapata ipe eku titete le ko si wa latojule se wa radio topa 104.3 fm ti wa ni gbogbanu e ba farabalẹ lati gbo awon iroyin te gbo ikori e na lekunrele lati enu oniroyin yin fatan masiat nidi ero lonko iyafin Sebastian iyawedewu ni o wa ni ibe ohun o je ke gbo mi bo ti to ati bi o ti ye wada igba oye fun igba akoko are orile ede wa ti ogori alefa ni a nso yen olotu ijoba rumiad wada yi gun ori alefa ijoba fun igba akoko ni orile ede wa Benin nipa ilanu ofin 2026-340 ti won se ni Benin yi kan na ti a wa yi awon minister 37 ni won jeyo ninu eto na ti won se pelu minister 3 ti a mo si delegate ogbeni Aristide Jijoho ni won fi se akowe agba fun ijoba na awon obirin 6 nibe ninu won pelu minister atijo 7 nibe ninu won eleyi ni iyato ti nbe ninu ijoba na won se fun anfani ile ise eleto ikede ti a mo si minister de la communication lati ma se amojuto awon eleto ikede iwe eto ibura ti wada yi se fun oye re niwaju alejo bi 6,000 ni olotu ijoba tuntun ti bura ni ojo to gba oye ninu won ni olotu ijoba atijo baba wa Nisifo Soglo ati baba wa Boni Yayi ni olotu ijoba wada yi ti bura fun gbigba oye re alakoko ti a gbo ninu ero amohunmaworan oro akoko ti o so olotu ijoba mo daju pe Benin orile ede ohun be ninu egbe gbegbele kan ti yo ran ohun lowo lati yege gbogbo ise adawole orile ede Benin ninu ero yi ni olotu ijoba tuntun n boju wo diaspora ninu oro oselu re ti o so sugbon oro na ko pari sibe o olotu ijoba n kan si awon odo awon obirin adelebo ati awon agbe ninu oro re ti o fi n toro iranlowo won ipe ki won duro dede nipa be olotu ijoba tuntun n wa lati yege awon eto re nipa iranlowo awon omo Benin nile loko ninu eto re olotu ijoba n wa ilosiwaju omo Benin ninu oro re kerin olotu ijoba o mo pe ohun be ninu egbe ti a mo si environnement sous-regional nibi ti won ko ti le da ohun da gbogbo ohun to ba de ba ohun lati gbogbo gbegbele ati agbegbe ohun nje ni ipari gege bi
ẹni tí a mọ̀ sí ọ̀gbẹ́ni franca agbẹ́yìnú ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tí aṣàjọ lanika fi tó ẹ̀yìn èèyàn wa létí. Ǹjẹ́ ìgbà ààrẹ ìlú wa náà tó gorí oyè yóò tù wá tiwa náà yóò sì tù ní àṣẹ Èdùmarè. Kí ni èrò àwọn ènìyàn sí ètò náà tí ó wáyé? Pẹ̀lú ayọ̀ àti inú dúndùn ni àwọn ènìyàn ọmọ ìlú fi tẹ́wọ́ gba ètò oyè gbígbà náà tó wáyé tí àwọn ènìyàn fi àkíyèsí tẹ̀lé rẹ̀ níwájú ẹ̀rọ amóhùnmáwòrán wọn tó fi jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí bá ọkàn wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun tí Eman Dege náà sọ tí a gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó kọ fún wa. Ǹjẹ́ a kí gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ kú etíléko. Àwọn orílẹ̀-èdè IS wọ́n kópa nínú ètò oyè náà. Ìpàdé ńlá ni ètò oyè gbígbà náà tó wáyé tó fi jẹ́ pé àwọn orílẹ̀-èdè IS fi wá kópa nínú rẹ̀. Niger, Mali àti Burkina Faso fi ènìyàn ránṣẹ́ síbi ètò oyè gbígbà náà tí ó wáyé. Ètò pàtàkì Premier Minister Niger Ali Lamine Zein fi wá bá wa kópa nínú rẹ̀ ni ètò náà gẹ́gẹ́ bí ohun tó sọ tí a gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ. Kí ni Sédè Áwò Onúì sọ sí ètò oyè náà? Yàtọ̀ sí ohun tí àwọn aṣojú IS rí sí ètò oyè gbígbà náà tó wáyé, àwọn aṣojú orílẹ̀-èdè mìíràn tún kópa nínú rẹ̀ gẹ́gẹ́ bí Amadou Tijoun tó jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ Sédè Áwò àti Arsène Gbagidi tún sọ̀rọ̀ sí ètò oyè náà. Bákan náà tí a gbọ́ ǹjẹ́ gbogbo wa pátápátá Ọlọ́run jẹ́ kí ìgbà náà kí ó tù wá lára. Ká tó máa lọ, a máa sọ fún wa pé àpapọ̀ àwọn bíṣọ̀bù ní orílẹ̀-èdè wa Benin fi ìdùnnú wọn hàn fún oyè tí wàdà yìí gbà. Àwọn aṣíwájú nínú ẹ̀sìn Catholic níbi àbọ̀ ìpàdé wọn ẹlẹ́ẹ̀kẹta nínú ọdún ní gbé òṣùbà fún ààrẹ Rumi Aduwada yìí fún oyè ààrẹ ìlú wa tí ó gbà láì gbàgbé Bàbá wa Patrice Talon fún akitiyan rẹ̀

lórí ètò ìdàgbàsókè orílẹ̀-èdè wa Benin. Monseigneur Eugène Cyril, aṣíwájú àwọn ẹlẹ́sìn náà tí ó sì sọ̀rọ̀ oríṣiríṣi, dúpẹ́ fún ètò náà tí ó wáyé. Ààrẹ Rumi Adewada yìí gorí oyè ní ọjọ́ pantekoto tí ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ sórí àwọn ọmọlẹ́yìn Kristi pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Lọ́tún lósì ni wọ́n fi gba eléyìí. Àwọn aṣíwájú ẹlẹ̀sìn náà ṣe àdúrà pé kí ìjọba rẹ̀ jẹ́ ìjọba àlàáfíà, ààbò pẹ̀lú ọ̀wọ̀ fún ọmọ ènìyàn, jẹ́ fún ọmọ nìkejì ní orílẹ̀-èdè wa àti àgbáńlá ayé. Àwọn ohun dáradára tí tinú ohun ọ̀gbìn gbìn jáde ní orílẹ̀-èdè wa Benin. Àwọn ohun ọ̀gbìn tí a máa ń fàyọ láti inú ilẹ̀ tí a mọ̀ sí parenthèse terrain, tó jẹ́ àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tó dára fún ìlò ènìyàn. Níbẹ̀ níbi ìpàtẹ ọjà kan tí à ń dàpè ní parenthèse terrain tó wáyé níbi ìpàtẹ ọjà ní Abomey, Calavi. Ètò náà wáyé láti fi ṣe àpọ́nlé ohun ọ̀gbìn tó jẹ́ ohun jíjẹ láti ọwọ́ àwọn àgbẹ̀ orílẹ̀-èdè wa Benin. Gẹ́gẹ́ bí Sumonu Senude Berenice ti fi èyí tí ó fẹ́ kí a ṣe ìpọ́nlé ètò náà tí wọ́n ń pè ní parenthèse terrain tó jẹ́ ohun ìbílẹ̀ wa ní orílẹ̀-èdè wa, ó sì sọ̀rọ̀ sórí ẹ̀ níbẹ̀. Ètò láti ọwọ́ àwọn ohun pẹ́pẹ̀pẹ́ tó jẹ́ ohun ìbílẹ̀ tí ó dára ni ètò náà láti ilé iṣẹ́ èyí tí a mọ̀ sí Bioterra, gẹ́gẹ́ bí àwọn onípàtẹ ọjà náà tí a ṣe alábàpàdé ti ṣe àlàyé tí a gbọ́ ní ọjọ́ Ìṣẹ́gun 26, ìyẹn ni 26 May, ni ètò náà ń kọ́ ni ó wá sí òpin. Ǹjẹ́ a kí wa ipe ẹ̀kú etíléko aago 11 ló kọjá ìṣẹ́jú 14. Wọ́n ṣe ọdún iléyá tí a mọ̀ sí Tabaski ní ọjọ́rú káàkiri àgbáńlá ayé. Wọ́n ṣe ọdún iléyá ní ọjọ́rú àti níbi gbogbo ní ọjọ́rú tí yóò kọjá tí a mọ̀ sí Mercredi 27/5/2026. Bí wọ́n ti ń ṣe é ní ìkóríta àìjẹ̀dò, bẹ́ẹ̀ni wọ́n ṣe ní Vòjẹ̀, tí wọ́n tún ṣe ní Sẹ̀mẹ̀pójí àti káàkiri àgbáyé láìgbàgbé wọn ní Yàgbé. Bóyá ọjọ́ àti àgógó tí wọ́n lò fi ṣe ọdún náà káàkiri àgbáyé lè yàtọ̀ sí ara wọn, ṣùgbọ́n ohun tí ó dá wa lójú ni pé wọ́n ṣe ọdún iléyá tí a mọ̀ sí Tabaski káàkiri àgbáyé ni a mọ̀ pé a ó fi tó yín létí. Ẹ̀kú ọdún, ẹ̀kú ìdú, gbogbo ọmọ mùsùlùmí òdodo, Ọlọ́run ó jẹ́ ká ṣe púpọ̀ rẹ̀ láyé ní ààyè rere. Ǹjẹ́ kí n tó máa lọ ń kọ́, mi ní ṣaláì sọ fún yín pé ọ̀rọ̀ Sonko ni ó gbalẹ̀gbòde ní Senegal. Ọ̀rọ̀ nípa Ousmane Sonko tí ó wà ní ìgbìmọ̀ aṣòfin ni wọ́n sọ ní Senegal báyìí, gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé ó kúrò ní ipò igbákejì Premier Ministre àkọ́kọ́ ní Senegal, tí ó sì jẹ́ pé ọjọ́ mẹ́rin lẹ́yìn tí ó fi ipò yìí sílẹ̀ ni ó gbaṣẹ́ ní ìgbìmọ̀ aṣòfin nínú ìbò tí wọ́n dì náà tó ṣe kíni tó yìn gan ni. Nínú 165-132 ni ó rí gbà nínú ẹ̀ ni àwọn alátakò bá gba ìbínú pé àwọn kò gbà pé òjòrò ni wọ́n ṣe fi yàn án sórí oyè. Ousmane Sonko ó sì sọ pé kí wọ́n yẹ ìbò náà wò tí wọ́n fi yan òun. Ousmane Sonko ó jẹ oyè alága ní ìgbìmọ̀ aṣòfin. Eléyìí sì wá di ohun tí wọ́n ń sọ̀rọ̀ sí káàkiri àárín àwọn ìjọba orílẹ̀-èdè Senegal ní igbákejì. Ló bá ṣe kíni ló bá sọ wípé kí wọ́n yan ẹlòmíì sí ààyè rẹ̀. Ẹni tí ó sì sọ yìí ni Al-Aminu ni ó wà ní ipò náà tí wọ́n yàn síbẹ̀. Ǹjẹ́ gbogbo ẹ̀ ẹni tó sọ pé kán ṣe eléyìí ńkọ́, ó jẹ́ ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ààrẹ
Jiumaye Faye ni o pase ipe ki won gbe eni ta se alaye e ti oruko re nje Aminu si ipo ti o wa na je ki Olorun ba ledu ma re ko ba fi tutu si nti o ngbona koni ju bayi lo ninu awon iroyin ti e tin gbo lati enu Fatun Masiat ni di ero Olorun ko ya afin Sebastian Yawedeu ni o wa nbe fun awon ikede to wa ni ikawo mi nbi nko mo nbo wa.

kí gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ kú etíléko nílé lóko lódò lọ́nà ojúlé wa rádíò tọpá sànká pẹ̀ntura fm ni ẹ̀ ń gbọ́ jẹ́ ọlọ́run ọba elédùmarè kò ní kọ̀ fún wa yóò máa gbé gbogbo wa sókè. Ìkéde kan tí ó wà lọ́mi bí tí ń fi toyin létí eléyìí oúnjẹ láti ojúlé iṣẹ́ sosite òrèlè tó jẹ́ pé wọ́n ṣe lálàyé pé àwọn ṣì ń tẹ̀síwájú nínú ètò ìdínwó kù fún gbogbo nǹkan tí ẹ bá rà wọ́n ní àwọn máa dín in lówó títí dórí 20% lórí àwọn nǹkan tí ẹ bá rà. Wọ́n ti bẹ̀rẹ̀ eléyìí láti ọjọ́ 15 oṣù kẹrin tó kọjá wọ́n sì parí rẹ̀ ní 30 oṣù karùn-ún tí a wà ní inú èyí. Wọ́n ṣe lálàyé pé tí ẹ bá wá sọ́dọ̀ àwọn ńkọ́ ẹ máa bá baron de bouliac pàdé ńbẹ̀ tẹ bá fẹ́ ra àwọn ti wáìnì tí ó dára fún mímu nìyẹn. Dynasty ńkọ́ wà ńbẹ̀, experience ńkọ́, societe orelie wọ́n ní bordeaux superior. Tipik wà ńbẹ̀, Kenzak ńkọ́ kò kẹ́yìn níbẹ̀, wọ́n ní Salaga, Chateau des Arnaud, Martus Chateau Babi, Whisky Munu Harbu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n bẹ̀ ní ọ̀dọ̀ tàwọn tí ẹ bá wá tẹ bá sì rà wọ́n máa ṣe ẹ̀dínwó fún yín lórí àwọn nǹkan tí ẹ bá rà. Ǹjẹ́ societe orelie wọ́n ní àwọn wà ní Tọ̀gbìn plage ibẹ̀lẹ̀ ti bá àwọn pàdé tẹ́ ti rí àwọn nǹkan tí àwọn ń sọ yìí rà. Ní ọ̀dọ̀ tàwọn kọ gbogbo ọtí wáìnì tẹ bá rà lọ́dọ̀ àwọn pátápátá ló dára fún yín fún mímu fún ẹni tó bá mọ̀ ọ́n mu. Ẹ pè wọ́n lórí 0153027736 tàbí 0895531694 dis fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tẹ bá fẹ́ lẹ́yìn èyí tí àwa sọ níbí nísìnyí. Ǹjẹ́ kò ní jù báyìí lọ lórí ìkéde pẹ̀lú ìròyìn àwọn àfáà mi láìpẹ́ láì jìnnà ńkọ ẹ máa bá wa pàdé.